Ọlọ́run ọba kó máa ṣàánú wa gbogbo àdúrà eléyìí tí a ń gbà kọ́lọ́run ọba kó máa fi àmì sí eléyìí tí ẹṣẹ̀ gbọ́tọ̀ yìí jọ mi lójú ni láti ẹnu Lady Prophet Dr. Funmi Arujà Owolabi JP àti àwọn akọrin ìjọ MGM ẹ̀rù gẹ́gẹ́ báyìí ní aago márùn àbọ́lù ní báyìí ká lọ darapọ̀ mọ́ Pastor Femi Emmanuel lórí ètò Turning Point ọjọ́ tòní.

àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá tilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó tà nítorí ẹ tàdó kọ́kọ́ ń tà kọ́mọ

ìròyìn ìròyìn àkọ́kọ́ tí mo fẹ́ mú láàárọ̀ òní ìròyìn pọ̀ ní iwájú wa ń bí ọkọ̀ọ̀kọ̀ ìjejì náà ni a ó máa mú gẹ́gẹ́ bí o ti wà ní iwájú mi lákọ̀ọ́kọ́ ó yá aláìfi àkókò ṣòfò ìròyìn àkọ́kọ́ mi ní ìwé ìròyìn vangard eléyìí ti ń bẹ̀ lọ́wọ́ mi láàárọ̀ tòní ni o ìjọba ìpínlẹ̀ èkó wọn ti fi léde wípé òun ti bẹ̀rẹ̀ sí ní gba àwọn òṣìṣẹ́ láàgbọ̀n ètò ìlera ṣíṣe o sáwọn ilé ìwòsàn mọ́kàndínlọ́gbọ̀n tó jẹ́ ti ìjọba lọ́nà láti fún ẹ̀ka ètò lágbára sí ni o àti láti yanjú ìṣòro bí kò ṣe sí àwọn òṣìṣẹ́ tó tó lẹ́ka ètò ìlera àtẹ̀jáde láti ọ̀dọ̀ àjọ eléyìí tó mójútó ọ̀rọ̀ ètò ìlera ní ìpínlẹ̀ èkó lánà orí èyí náà ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu ó ti buwọ́ lù ú pé kí àwọn ààyè eléyìí tó ṣòfò tó wà ní ṣíṣí wọn ni kí ó jẹ́ dídí pa o ẹ rí pé kí wọ́n dí gbogbo àlàfo ọ̀hún nípa gbígba àwọn òṣìṣẹ́ sáwọn ilé ìwòsàn ìjọba gbogbo gẹ́gẹ́ bí ohun eléyìí tí àjọ eléyìí tó mójútó ọ̀rọ̀ ètò ìlera gẹ́gẹ́ bó ṣe ṣe lálàyé síwájú sí i ó ní ìgbésẹ̀ gbígba àwọn òṣìṣẹ́ ètò ìlera tuntun wọn ni pé ó máa fi òpin sí bí iṣẹ́ bó ṣe ń wọ ìwọ̀nba àwọn tí wọ́n ń ṣiṣẹ́ wọn ni pé ó máa fi òpin sí pé iṣẹ́ ń wọ̀ wọ́n lọ́rùn torí pé kò sí àwọn òṣìṣẹ́ eléyìí tó tó láti ṣe àwọn iṣẹ́ tó wà ńlẹ̀ àjọ náà ti wá ní wọ́n ní àwọn nílò àwọn nọ́ọ̀sì o wọ́n láwọn nílò àwọn òṣìṣẹ́ apògùn òyìnbó àwọn òṣìṣẹ́ ní ìyàrá àyẹ̀wò ara àwọn oníṣègùn òyìnbó lọ́pọ̀ yanturu àwọn dókítà tó ń ṣètọ́jú eyín ẹ̀rùn àwọn dẹ́ntìsì àti bẹ́ẹ̀ lọ wọ́n wá ní ètò ìgbanisíṣẹ́ ọ̀hún wọ́n ní ó ti bẹ̀rẹ̀ wọ́n ní láti ọjọ́ kẹtàlá oṣù keje tá a wà yìí ìyá àná òde yìí náà ni wọ́n ní ètò ìgbanisíṣẹ́ ọ̀hún ó ti bẹ̀rẹ̀ tí yóò sì wá sópin lọ́jọ́ 24 oṣù yìí bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ti wá bẹ́ṣe ṣiṣẹ́ ní àwọn ilé ìwòsàn wọn ti ní pé ayé ti ṣí sílẹ̀ báyìí o torí pé kí ni ìjọba ti gbé ìgbésẹ̀ akin pàápàá jùlọ bí àwọn aráàlú bí wọ́n ṣe máa sọ wípé táwọn bá gbé àwọn èèyàn wọn lọ sí ilé ìwòsàn wọn ni àwọn á sọ wípé kò sáwọn tó máa tọ́jú wọn wọn ni pé gbogbo eléyìí ìjọba làwọn ti gbé gbogbo igbe àwọn mẹ̀kúnù o wọn ni ní báyìí gbogbo àwọn nọ́ọ̀sì àwọn òṣìṣẹ́ apògùn òyìnbó àwọn òṣìṣẹ́ ní ọlọ́kan òjọ̀kan tó yẹ kán wà ní ilé iṣẹ́ ìyẹn ní ilé iṣẹ́ tó jẹ́ wípé tí wọ́n mójútó ètò ìlera lẹ̀ káàkiri àwọn ilé ìwòsàn pátápátá wọ́n ti ní pé gbogbo wọn báyìí ààyè ti ṣí sílẹ̀ o ẹ máa mú application wá bẹ́ẹ̀ wọ́n wá sọ wípé orí ayélujára òun ni ìforúkọsílẹ̀ náà ti ń wáyé o wọ́n ní kí gbogbo ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ wọ́n ní kán máa lọ sí ojú òpó ìtàkùn àgbáyé wọ́n ti fi síbẹ̀ wọ́n ní ishsc.com .ng/home.recruitment wípé ààyè ti wà báyìí láti gba àwọn èèyàn ṣiṣẹ́ àjọ náà àwọn náà ni wọ́n fi síta láàárọ̀ òní.

tẹ̀síwájú ìròyìn ayọ̀ lélẹ̀ nínú ìwé ìròyìn vangard eléyìí tó ń bẹ ní ọwọ́ mi láàárọ̀ tòní ní kòpẹ́kòpẹ́ yìí náà ni wọ́n fi léde wípé olùkọ́ àgbà òní ilé ìwé kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ní wọ́n mà tuntun jí gbé o orúkọ arákùnrin yìí òun náà ni wọ́n fi léde wọ́n ní matthew ọ̀wádé headmaster ni o wọ́n ní pé àwọn ajínigbé wọ́n ní wọ́n ṣọṣẹ́ burúkú wọn yìí náà ní ọjọ́ sátidé tí ó kọjá yìí náà ni wọ́n ní wọ́n jí arákùnrin yìí gbé lọ kọ́lọ́run ọba kó ṣàánú wa ni ṣùgbọ́n ní báyìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ìròyìn ayọ̀ náà ni ó ti ń dé sí etí ìgbọ́ gbogbo ènìyàn báyìí wípé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti dóòlà arákùnrin náà yẹn matthew ọ̀wádé lẹ́yìn iṣẹ́ takuntakun tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ṣe tí wọ́n sì rí pé wọ́n ní wọ́n dóòlà arákùnrin yìí wọ́n ní ní ìrọ̀lẹ́ ọjọ́ sátidé ni wọ́n jí arákùnrin gbé lọ ní agbègbè kan tí wọ́n pè ní igbójayé ní ibùdó ààrẹ wọ́n ní ìjọba ìbílẹ̀ ìtẹ̀síwájú ní ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà ni wọ́n ti jí arákùnrin gbé tó sì jẹ́ wípé alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Ọláyinka Ayọ̀ǹladé ó wá fi léde wípé ní kété tí wọ́n fi tó àwọn létí wípé nǹkan kan ṣẹlẹ̀ náà ni wọ́n ta kọ́ngbọ́n ni wọ́n ti pé ó yá ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí o ni pé láti rí pé wọ́n dóòlà arákùnrin yìí ọpẹ́lọ́wọ́ ọlọ́run ọba àti iṣẹ́ takuntakun tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ṣe tó sì jẹ́ wípé wọ́n ni wọ́n ti dóòlà arákùnrin yìí ànáòdè yìí náà ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ síta o tí wọ́n fi ń tó gbogbo ènìyàn létí wípé wọ́n ti dóòlà arákùnrin yìí bákan náà ni wọ́n tún sọ wípé àgbẹ̀ tún ni bàbá yìí àgbẹ̀ ni lọ́nà oko náà ni wọ́n ti jí gbé ní ọjọ́ sátidé nínú oṣù yìí eléyìí tó kọjá ìròyìn ayọ̀ ni o ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ.

tẹ́ síwájú nínú ìwé ìròyìn The Matrix ni eléyìí wà ẹ̀ka níbi tí a ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba náà tí a sì ń dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò bákan náà ìjọba àpapọ̀ wa ń dúpẹ́ lọ́wọ́ o fún ìdóòlà tí wọ́n tún dóòlà ẹni tó jẹ́ principal ti ilé ìwé community àpapọ̀ wa ń dúpẹ́ lọ́wọ́ o fún ìdóòlà tí wọ́n tún dóòlà ẹni tó jẹ́ principal ti ilé ìwé community high school ní oríire ìyẹn níjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn arábìnrin Rachel Alamu ìyẹn ní ọjọ́ Monday wọn ni wọ́n ń dúpẹ́ o wọ́n ní òun àti àwọn teacher kan náà tún jẹ́ méjì àti àwọn ọmọ ilé ẹ̀kọ́ wọ́n ní 56 day wọ́n ní ó ti pẹ́ tí wọ́n ti wà ní àkàtà àwọn ajínigbé yìí ṣùgbọ́n ká dúpẹ́ o àdúpẹ́ wípé gbogbo àdúrà tá ń gbà àti gbogbo ìlàkàkà ìjọba láti rí i pé wọ́n dóòlà arábìnrin yìí àti àwọn akẹ́kọ̀ọ́ yìí wọ́n ní gbogbo ẹ̀ náà ni ó já sí ọpẹ́ o nígbà tí arábìnrin yìí tí wọ́n tú sílẹ̀ ẹni tó kọ́kọ́ gbà ní àlejò náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀hùn náà ni wọ́n gbà lálejò tó sì rí i pé tí wọ́n ń béèrè àwọn ohun kan lọ́wọ́ tó bá ní pé kan bí wọ́n pé kí lójú ẹ rí ohun tó jú rí ẹnu á máa sọ ṣùgbọ́n mélòó náà ni arábìnrin Àlàmú yìí mélòó ló fẹ́ sọ ṣùgbọ́n ohun gbogbo tó ń sọ nígbà tó ń bi pé àbá òun wà ni ó ní ẹ wò ó ní àánú àwọn ọmọ yẹn gan òun ló ṣe òun jù torí pé kí ni bí wọ́n ṣe ń fìyà jẹ wọ́n tó jẹ́ pé nínú òrùn nínú òjò náà ni àwọn wà ó ní ṣe wá láwọn ọmọ tí à ń rí yìí wọn ò lè sọ̀rọ̀ wọn ò lè sọ bó ti ń ṣe òun ó lóhun tóhun tiẹ̀ jẹ́ àgbàlagbà òun tiẹ̀ ṣe mọ bó ṣe ń ṣe òun tí òun sì lè sọ ó ní ṣùgbọ́n àwọn ọmọ yìí ó ní àwọn ọ̀mà lè sọ wọ́n ní ṣùgbọ́n ọgbẹ́ yìí ó ṣì wà lára gbogbo àwọn wọ́n ní ẹ wò ó gbogbo ẹ̀ wọ́n ń dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba ni o ó wá sọ wípé nǹkan tó tiẹ̀ máa ń mú inú bí àwọn ajínigbé yìí jù òun ni pé wọn ò fẹ́ gbọ́ ariwo ó ní ṣẹ̀dẹ̀ mọ́ pé àwọn ọmọdé wọn mọ nǹkan kan ọlọ́run ọba náà ní í ṣọ́ wọn ó ní tó bá ti gbọ́ pé bóyá wọ́n sunkún àbí wọ́n pariwo báyìí ó ní ìkanra yìí náà ni àwọn ajínigbé yìí ni wọ́n máa fi mú àwọn tó sì jẹ́ wípé wọ́n ní wọn ò tiẹ̀ ń fẹ́ ariwo rárá ni ẹ wo arábìnrin yìí tó jẹ́ principal yìí ẹ wo ó sọ̀rọ̀ ilẹ̀kùn o ó ní ẹ wo ọgbẹ́ ọ̀hún ó wà lára gbogbo àwọn tí ò sì lè láíláí kúrò ni pé àfi ọlọ́run ọba nìkan náà ló lè wo àwọn sọ̀hún bẹ́ẹ̀ náà ni wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ fún iṣẹ́ takuntakun wọn o eléyìí tí wọ́n ṣe nígbà tí arábìnrin tiẹ̀ tún jáde wọ́n ní àwọn kan sọ wípé o tiẹ̀ dúpẹ́ pé o jáde ní àyàtọ̀ láfíà wọ́n ní o ń béèrè mọ́tò ó ní tòun yóò òun ó lóun rò bóyá wọ́n fi mọ́tò òun sílẹ̀ síbẹ̀ ni ṣùgbọ́n nígbà táwọn kan wá fi hàn òun pé wọ́n máa ti dáná sun mọ́tò wọ́n ní ẹ wo bẹ́ẹ̀ mi bá wà ìrètí ń bẹ o wọn ni ẹ máa dúpẹ́ ó ní òun tiẹ̀ dúpẹ́ òun mọ̀ lóore òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run àti lọ́wọ́ ìjọba àpapọ̀ fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe báyìí náà ni arábìnrin Rachel Aremu tó jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ community high school níjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ni tó jẹ́ pé wọ́n ṣe dóòlà àtòun àti olùkọ́ méjì kan nínú ẹ̀ náà ló sọ wípé níbi ìṣẹ̀lẹ̀ yìí náà ló ti jẹ́ wípé wọ́n ti gbẹ̀mí àwọn olùkọ́ méjì kan kọ́lọ́run ọba kó ṣàánú àwa ń gbàdúrà wípé kọ́lọ́run ọba kó bá wa tẹ wọn sáfẹ́fẹ́ rẹ̀ kó forí jì wọ́n wọ́n wá ní àwọn tiẹ̀ dúpẹ́ wọ́n ní kété ìjọ kejì tí àwọn dé sí ibẹ̀ náà ló ti gbẹ̀mí ìkan nínú àwọn olùkọ́ yẹn wá sọ ìdí wọ́n ní àwọn ajínigbé ọ̀hún wọ́n ní wọ́n mọ̀ ṣe nǹkan tán ṣe yẹn torí pé kí ni láti jẹ́ kí ìjọba tètè gbé ìgbésẹ̀ lórí ẹ̀ wípé àwọn ni ó ní ohun tí àwọn àti ìjọba tí wọ́n jọ ń sọ wọ́n ní tí àwọn ò bá ṣe eléyìí wọ́n ní kò ní ká ìjọba lára wọ́n ní ìdí nìyí tí wọ́n fi kọ́kọ́.

0: Broadcast Academy, Ikeja, Lagos, announces another set of basic courses in broadcast presentation, broadcast production, broadcast journalism, broadcast engineering, digital marketing, digital studio management, information and communication technology from August 10 to September 18, 2026. Lectures hold Monday to Friday from 9 a.m. for 6 weeks. Prospective candidate must be degree or HND holder. School set holder with credits in 5 subjects, including English language, may be considered. Admission form can be obtained at the National Broadcast Academy, 1A Adekunle Fajiwe Ikeja, GRA Lagos. For further information, call 0805-307-8029 or 0803-394-1805. For hostel accommodation, please call 0802-364-6683 or go on the social media platform, facebook.com/mbacademy.ng. Announcer, the management.
1: Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpinnu ọjà yín, iléeṣẹ́ yín, ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́, iléeṣẹ́ yín, ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀kan sí ẹ̀ka ìpele ọjà wa. Ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412. A ó máa retí yín o.
2: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. A wá ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí. Ẹ pé 0700-225-5226 0800-225-5226 tàbí kẹ́ ẹ pé +234-817-665-6273 olùkéde FSRCC.

church náà ni eléyìí wà níbi tí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn kan eléyìí tó fìdí kalẹ̀ sí ìlọrin ni wọ́n ti rò pé ẹjọ́ ikú tí wọ́n dá fún arákùnrin kan tó jẹ́ ikú pera rẹ̀ ní àáfàá ìyẹn Abdulrahman Bello ẹ̀rù látàrí ikú olólùfẹ́ rẹ̀ Absol Yetunde Lawan ẹni tó jẹ́ pé ọmọ ilé ẹ̀kọ́ gíga Kwara State College of Education ni ìlọrin wọn ti wá sọ wípé bẹ́ẹ̀ ò bá gbàgbé ni wípé ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ní ọjọ́ kẹwàá nínú oṣù kejì ọdún 2025 náà ni ìṣẹ̀lẹ̀ oníbi tí arákùnrin Lawal yìí tó pera rẹ̀ ní àáfàá tó ti gbẹ̀mí olólùfẹ́ rẹ̀ Absol kọ́lọ́run bá kó ṣàánú ṣe rí ìròyìn ọ̀hún a ò lè gbàgbé tí mo dẹ̀ mọ̀ wípé púpọ̀ nínú àwọn tí wọ́n ń gbọ́ wa náà ni ẹgbọ́ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún jẹ́ pé káàkiri àgbáyé àti ní ìpínlẹ̀ Kwara náà ni wọ́n ti kí alóde eléyìí ó kù díẹ̀ káàtó wọ́n ti wá ṣe rí ìgbẹ́jọ́ ọ̀hún ó ti wà ní ilé ẹjọ́ tó sì jẹ́ wípé àkọ́kọ́ arákùnrin yìí òun àti àwọn mẹ́rin kan náà ni wọ́n mú lọ sí ilé ẹjọ́ tán ni wọ́n gbìmọ̀ pọ̀ wọ́n pààyàn wọ́n tún ṣe àwọn ohun tí ò tọ́ lábẹ́ òfin eléyìí tó jẹ́ pé wọ́n tún bá àwọn ẹ̀yà ara èèyàn àti ẹ̀jẹ̀ èèyàn ní inú ilé arákùnrin yìí bẹ́ẹ̀ ni wọ́n tún sọ wípé bẹ́ẹ̀lì ọ̀hún gan-an wọ́n ní pé ẹ̀sùn tí wọ́n tún fi kàn ni pé ẹ̀sùn ìfipábánilòpọ̀ tó sì jẹ́ wípé ó ṣe eléyìí títí tán dẹ̀ mọ̀ọ́mọ̀ tí wọ́n gbẹ̀mí arábìnrin yìí ilé ẹjọ́ wọ́n ti wá ẹ̀wò kọ́lọ́run ọba kó ṣàánú ni o ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ní àná wọ́n ti wá sọ wípé nígbà tí wọ́n kọ́kọ́ sọ wọ́n ní ẹjọ́ tí wọ́n kọ́kọ́ dá fún arákùnrin ọ̀hún ni wípé kí wọ́n lọ yẹgi fún àti wípé kán tún wá fún ní ọdún mẹ́wàá kó máa lọ máa jẹ̀wà níbẹ̀ ìyẹn fún pé wọ́n ká àwọn ẹ̀yà ara èèyàn mọ́ ní inú ọ̀dọ̀ ẹ̀ wò ìròyìn ó bani lọ́kàn jẹ́ gidigidi ṣùgbọ́n kí ni kò ṣeé má kà. Bẹ́ẹ̀ bá náwó gan ìwé ìròyìn punch ẹ̀kúnrẹ́rẹ́ ó wà ń bẹ̀ ní àárọ̀ òní ẹ̀yìn ìwé ìròyìn punch lẹ́ ó ti rí ka.

0: It's louder. It's back again. The FRCN Lagos Radio 1 103.5 FM Children's Sports Fiesta 2026 is here. Junior secondary schools across Lagos State, get ready to run, compete, and shine at the iconic CMS Grammar School Sports Ground, Bariga. 8 football, athletics, swimming, and exciting fun games. Five-a-side football for boys and girls. 100-meter sprints, relay races, and so much more. Trophies, cash prizes, and glory awaits champions. Register now and be part of the action. Entries close from 30th June 2026. For inquiries, call Femi Taiwo 0802-329-2640. Lekwa Wunuga 0703-899-8468. Kelechi Bernard 0803-350-6036. The FRCN Lagos Radio 1 103.5 FM Children's Sports Fiesta 2026. Where young champions are made. Now you can take advantage of the sports and outside broadcast services of FRCN Lagos Operations.
1: That's right. Let's cover your live or recorded events from school inter-house sports, corporate meetings, church activities, road shows, media activations, trade fairs, political rallies, marketing events, to sporting activities.
0: Take advantage of the massive reach on all our platforms. Bond 92.9 FM, Metro FM 97.7, Radio 1 103.5 FM, and online.
1: With our team of experienced commentators, an unforgettable picture of your event will be painted live on radio.
0: For inquiries, call 0803-382-8942 or 0808-419-3706. FRCN Sports and Outside Broadcast Services.
1: Ready to bring your events to the world.
0: Ikeja Electric and you. Do you need more enlightenment about the power sector? Or you just want solutions to electricity issues? Then, make it a date on the program. Ikeja Electric and you. Every Tuesday, 9:30 to 10 a.m. on Radio 1, 103.5 FM. Professionals from Ikeja Electric PLC will be joining us live to enlighten you on all you need to know. Ikeja Electric and you. Every Tuesday, 9:30 to 10 a.m. on Radio 1. 103.5 FM. Don't miss it.
2: Hello, sir. I can't go, sir. Yes, sir. Okbere, I could you, sir.
3: Jobango.
2: 0704-700-3341. Hello, where caro?
3: Yes, sir.
2: Tẹ̀díṣẹ́ tó ti wọlé wọn ní ẹ̀ka àbọ̀ Radio 1. Wọ́n ní ìṣèjọba APC. Wọ́n ní pé wọ́n ti ẹ̀tú yọ àwọn owó kan olórí àwọn ọjà eléyìí tí wọ́n kó wọlé. Wọ́n ní síbẹ̀ wọ́n ti wá fi kún owó wáẹ́ẹ̀kì. Wọ́n ní wọ́n tún yin sókè. Wọ́n ní eléyìí ó kù díẹ̀ káàtó. Wọ́n ní tó yẹ. Wọ́n ní ó yẹ kí ìjọba máa jẹ́ kí ètò ẹ̀kọ́ kó rọrùn fún àwọn aráàlú pàápàá jùlọ àwọn mẹ̀kúnì ni. Wọ́n ní dípò èyí wọ́n tún wá fẹ́ jẹ́ kí ó nira fún àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ pé wọ́n lákàkà. Ẹni tó ti àtẹ̀jíṣẹ́ eléyìí ọlá ìyá Taofeek láti àlìmọ̀ṣọ́. Bákan náà eléyìí tó ti wọlé wọn ní ẹ̀ka àárọ̀ Radio 1 ni wọ́n ní Adéwálé láti Màgbòrò. Wọ́n ní àwọn náà ti ẹ̀dúpẹ́ lẹ ní ọwọ́ Ọlọ́run àti lọ́wọ́ ìjọba wípé àwọn tí wọ́n jí gbé wọn ni wọ́n kó wọn padà wá sílé láyọ̀ àti àlàáfíà. Wọ́n wá sọ wípé Ọlọ́run á túbọ̀ máa kó wa yọ o lọ́wọ́ àwọn amú òkùnṣèkà yìí. Àwọn tó jẹ́ wípé wọ́n ń sá pamọ́ sí abẹ́ ibì kan tí wọ́n ṣe àwọn iṣẹ́ láabi. Wọ́n ní bẹ́ẹ̀ gbogbo ẹ̀ wọ́n ní wọ́n fẹ́ jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kí ó gòkè sí ni. Wọ́n ní ìjọba lórí titi WAEC àti NECO. Wọ́n ní eléyìí ó kù díẹ̀ káàtó kò tiẹ̀ gbójú mu ni. Wọ́n ní àwọn tí wọ́n ń ṣiṣẹ́ wọ́n ní wọn ò rí owó gidi gbà. Wọ́n ní síbẹ̀ wọ́n ní ẹtí wa ń fi kún owó ètò ẹ̀kọ́. Wọ́n ní eléyìí ó kù díẹ̀ káàtó. Ẹ má bínú àwọn ìpè kan tún wọlé a ò ní àkókò láti gba ìpè kankan mọ́ torí pé kíni bí aago méje bá ti lù. A ó lọ darapọ̀ mọ́ olú iléeṣẹ́ wa Lábújá láti gbọ́ ìròyìn ní èdè Gẹ̀ẹ́sì. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín pátápátá tí ẹ pè wọlé àtẹ̀jíṣẹ́ yín tí a ò ráyè gba ìpè yín. Ẹ má bínú tó bá tún di ní ọ̀la ẹ ó ti bá àwọn akẹgbẹ́ wa pàdé. Lórúkọ ọ̀gá àgbà pátápátá ìròyìn fún ti ẹ̀ka Radio Nàìjíríà ti ìpínlẹ̀ Èkó máa wá ọmọbabìnrin Wúráọlá Adénìkè Adégòkè àti Gíwá Ìkànnì wa yìí Abiola Peters Mr. Perspective náà ni a fi ń kí yín pé ẹ ṣeun bẹ́ẹ̀ ti ń tẹ̀ sí wa. Òní á sàn wá sówó ire ọmọ àlàáfíà àti Àìkú ti ṣe baálé ọ̀rọ̀. Ẹni Ọlá Bọ́sẹ̀dé ọmọ Saliu lorúkọ tèmi. Aago méje ẹ má yí kúrò kálẹ̀ darapọ̀ mọ́ olú iléeṣẹ́ wa Lábújá.

0: Ago Bonkola Botile Lati Lesha Radio 1 103.5 FM. E shon ronye to wati opon sun kon.
1: Ora agba de o. E je ti e gbo. Ora agba bi o se lo uro. O pa e ti ti. A se lojo ale.
2: Ètò ẹṣin ọ̀rọ̀ ti padà ní lákọ̀tún. Gbogbo ọmọ Yorùbá o, ẹ máa pàdé Tajudeen Ajani Ojúlégbà lórí ètò ẹṣin ọ̀rọ̀ ní gbogbo ọjọ́ Tuesday, láago mọ́kànlá àbọ̀ ti dàgbò méjìlá ọ̀sán nílé-iṣẹ́ Radio 1 103.5 FM. Ẹni tó bá ti parí òwe tó mọyán lórí kó máa pa láàrú fẹ́bùn ni o. Ẹgbẹ́ polówó ọjà wa, ẹ kẹ́bùn wa, ẹ dẹ̀ máa ta warawara bọ́mọ ẹ̀ta tí ń tà. Ẹ pé Ojúlégbà sórí 08023094983 08023094983. Emi ko ni fowo si juwele baba mi iwo nko.

0: yọkan to ku o le bo agbada o le bo leke ko le bo eto wa lorun eto ni esin oro ben lede wa na ni mo wa pa je ba leru hale ni ko si ku to pa gbalagba ta ni ba po lori e nbe e ma gbagbe pe ta ju ni aja ni ko iwe owu esin oro ikini ekeji eketa ekerin Jimason, page ti mo ti mu mi o dara mi laamu mo ki nkan lonu iwe kan to Olorun lo ntoruko ni bole tin pe
1: Mr. Bibo Kwade lati Paja Yobo
0: e to tele mi debi oya
1: mo tele je bi o e kweto
0: Olorun lo
1: ntoruko ibere karun
0: ibere karun se ko ti lo
1: ibere kini
0: ibere karun si wa o wa
1: okay
0: e gba o
1: mo gbo
0: ibere karun bo ba ti yaki tun pe mo
1: aye ni topi so ro bo ni opo
0: bi
1: to ba ti yaki tun pe mo aye ni topi to ba ti yabo ro bo ni opo e sha nu me je npe mo yi
0: e ni gba idi ati tumo kin to bere eto yi mo ni mo ti powo yen to ba ti yaki ki pe mo Alo ni tobi bo robo ni obo sugbon na keji baba wa ngba pare ni bo ba ti ya kan ki pe mo agbe to ti le bere roko won ni kilode oni se bere na la ku so loko ba gbo le bi e ba ti gba nkan ra opa befa latodo alaja yoyin oye ni ifaja market oya ta lo wa loju opo mi wa nkale kale diere hello Zeyan me, paye ti bo. 0704700341. Radio 1 na ni mo wa. 103.5. Odun le kini. Be ni, lati dabi edun ta ro bi owe. Adekunle faji ibe lawa. A lo wa loju opo, abi se ntori kojo nro ni o je ke ta go ni. Oya. Emi de kan ta. Me ji na duro ti mi pe baba o le te oya ko wa lo be. Hello. Oruko yin.
1: Oruko mi ni baba Sunday Radio Control Mama
0: Tagigi. Tagigi. Radio wa lewa. Eye mu number eto ese oro lo nlo lowo.
1: Number. Number 6.
0: Number 6 efa. Ija ogojo. Ija ogojo.
1: Ije ogojo.
0: Egbo pari owe yin ija ogojo ha apon gbo ko dan ni toko ti yawo iba lura won pa ebi won lo nru kan ti e o so ni yawo yara ti e ni e ba lura yin pa ija ogojo apon gbo ko dan ni toko ti yawo iba lura won pa ebi won ti o so pe pilo e ni ro mu hello
1: e ba ba ku se na oruko mi te me ni gbamachu lati bafo
0: alagba machu lati bafo aye mu number Ibere kẹsàn-án. Ọkọ ìyàwó kìí sọ pé díèrè lòún rí. Ọkọ ìyàwó kìí sọ pé bíèrè lòún rí. Matthew láti bàbò.
1: Ó pátá
0: sọ. Ẹ gbọ́ parí òwe yín. Ọkọ ìyàwó kìí sọ pé bíèrè lòún rí. Alágbe ni wí. Ẹ́rì pé téèyàn bá wà lóde àríyá. Ó lè sọ pé tàbí òun ṣèyàn tó lè sọ pé èmi rà. Onílù ni wọ́n mọ sọ tó jẹ́. Àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ bó ń jóńwájú eléré ò ní máa sọ pé èmi báyìí mi lọ ṣùgbọ́n nílù ni wọ́n máa sọ pé eléré ni wọ́n máa sọ pé ní ti jẹ́rìí ojú ẹlẹ́gba ó ga ó kọlà ó ṣe kíní. Ẹ̀sùnlẹ̀ hello ẹ má gbàgbé òfin ètò yìí tó bá ti wálẹ̀ kan ó gbà ó gbà ó lè wálẹ̀ kejì a máa bẹ́ǹchì ẹni ó ti dèrò wúrọ́ a máa gbọ́ bó ṣe ń lọ. Bákan náà ẹ máa dúró gbọ́ ìparí òwe yín hello.
2: Hello, Baba.
0: Hello, Iya.
2: Rujo.
0: Ole, ko ni so pe won rojo e ni.
2: Ka so wa lara o.
0: Ami, ami, ami.
2: E se won je se adupe o.
0: Idupe ara eni. Oruko yin.
2: Ka wa ara adupe. E se adupe. Me o ba dupe ko de ri mi gba.
0: Owo le to pa ye o.
2: Olorun gbọ ni ka ma dupe ni. Ka gbọ na ma dupe fun yin ni.
0: E se iya ni.
2: Ètò ìta awúsọ àdó sọ̀rọ̀ láti gbogbo ìkọrọ dúró.
0: Ìyàwó awúsọ yẹn láti gbogbo
2: ìkọrọ dúró. Táwọn àgbààgbà ìgbọ́dọ̀ sómi síwájú ìlànà
0: ìlú. Ẹ̀tí ìtẹsẹ̀ bodò ẹlé ọ̀ní ń fà. Ìyá ẹ̀tí ẹ̀ mọ̀wé náà.
2: Bẹ́ẹ̀ni. Ẹ̀yin
0: àgbààgbà
2: náà
0: lẹ́gbọ̀n náà. Inú mi ti ẹ̀dùn bá ṣe jọ ẹ mọ gbàgbé pé ìdánwò ń bẹ tó bá yá. Ọyá mú nọmba.

ètò ẹṣin ọrọ ti padà dé lákọtun gbogbo ọmọ yorùbá o ẹ máa pàdé tajudeen ajani ojolegba lórí ètò ẹṣin rẹ ní gbogbo ọjọ tuesday laago mọkànlá àbọ ti dàgbò méjìlá ọsán nílé iṣẹ radio 1 103.5 fm ẹni tó bá ti parí òwe tó mọyán lórí ko ma pa laaru fe bun ni o egbe polowo ja wa epe bun wa e de ma ta warawara bomo eta tin ta e pe oju elegba sori 08023094983 08023094983 emi ko ni fowo si juwele baba mi iwo nko

ètò ẹṣin ọrọ ti padà dé lákọtun gbogbo ọmọ yorùbá o ẹ ma pàdé tajudeen ajani ojolegba lórí ètò ẹṣin ọrọ ní gbogbo ọjọ tuesday laago mọkànlá àbọ ti dàgbò méjìlá ọsán nílé iṣẹ radio 1 103.5 FM ẹni tó bá ti parí òwe tó mọyán lórí kó ma palaru febun ni o ẹgbẹ polówó ọjà wa ẹkẹbùn wa ẹdẹ ma ta warawara bọmọ ẹta ti ń tà ẹ pé ojúẹlẹgba sórí 08023094983 08023094983 èmi kò ní fọwọ́ sí júwèlé bàbá mi ìwọ ń kọ́